0: gbogbo ọkàn pátá tó nípa nípa àjẹbánu corruption ní kéékèèké àti láńlá òun ló sún wa débi tá a dé yìí.
1: ló sún wa débi tá a bára wa.
0: òun ni o àìṣòótọ́ corruption àjẹbánu ìjẹkújẹ kòsòrò òun ló sòrò débi tó dé yìí.
1: ayé mọ̀ mọ̀ ní kàkẹ́
0: ká
1: ronú pìwàdà. Corruption. Kan ba wa fọ mọ. Ki wa lo fi ma fi le fọ mọ ba mi.
0: Ki Jesu wa ba wa fọ kan wa mọ. Ohun ni o kosoro corruption latoke ati corruption nisale ati laarin ohun lo ba wa debi ta de yi o.
1: Lo ba wa debi ade atoke atari ati sale. Ori ati gbọ pe Nigeria go beta no be for today ba mi. Kò ní bàjẹ́ fún yín ẹṣẹ̀ ń bà mí. Wọ́n ní corruption ni òun ló sún wa débi tá a dé yìí àjẹbánu kò ṣòro kẹ́nìkan ra nǹkan 20 naira kò ní ọlọ́run gbọ́ 50 naira ni mo mọ̀ra. Tó ti bẹ̀rẹ̀ láti òkè dá àárín désàlẹ̀. Ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ lórí lálẹ́ ọ̀dọ́ yín bẹ́ ojú wo lẹ máa fi wo 0702-25-51037 tàbí ká ìpè mí sórí ara ìbánisọ̀rọ̀ yìí 081-2782-8497 jẹ́ ń gbé ìpè méjì àbí mẹ́ta sí kí n tó kú ní abala nínú ayé torí wípé a ti ń gbọ́ wípé yóò dá náà àwọn tó dẹ̀ wà ń bẹ̀ lè má mọ̀ tán fẹ́ ṣe. Hello.
2: Hello, sir.
1: Bàmí kò mọ̀ ní bàjẹ́ fún yín o.
2: Àmì ẹ̀ṣẹ̀ o.
1: Àṣírí yóò dẹ̀ ní tuta ló ń bá mi sọ̀rọ̀ sà.
2: Orúkọ tèmi ni Àbáyọ̀mí Thank God láti ìlú Ifọ̀.
1: Láti Ifọ̀ lẹ ti ń pè mí. Mr. Àbáyọ̀mí, ẹ gbọ́ ohun tó wà ní tá a bára wa ńlẹ̀ yìí ta ló lẹ̀bi gangan.
2: Gbogbo wa lálẹ̀bi
1: lọ́nà wo ló fi jẹ́bi ṣé ẹ̀bí wà lọ́wọ́ tèmi náà tọwọ́ ti yínà bí.
2: Gbogbo wa pátápátá.
1: Ṣé mo pé èmi ò sí Nàìjíríà? Èmi ò kíta mọ Nàìjíríà o. Ṣé rí ibi tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tí mo ti máa sọ̀rọ̀ yìí wá sí mo ti sọ̀rọ̀ yẹ pé kò sí Nàìjíríà.
2: Ọ̀dà ṣùgbọ́n èmi mọ̀ pé ní ìlú Nàìjíríà ni o.
1: Nàìjíríà ni.
2: Gbogbo ọ̀rọ̀ tí bàbá alàgbà tó sọ̀rọ̀ kọjá yẹn sọ gangan náà mo fẹ́ gúnlẹ̀.
1: So corruption lè fẹ́ dúró lé lórí báyìí.
2: Corruption yẹn ni.
1: Kí la wá lè ṣe tá a fi lè fọ corruption mọ́ ní Nàìjíríà gangan?
2: Nǹkan ṣe tá a lè kọ́kọ́ ṣe tá a lè fi fọ gbogbo corruption yìí mọ́ ni pé kí gbogbo wa ṣèpinnu pé corruption gbúdọ̀ lọ.
1: Ẹ má bínú sà, ṣé mo lè bèrè ìbéèrè fún ẹbẹ̀ yẹn? Ẹ má bínú rán. Kí náà ń pè ní corruption gangan? Torí irú èmi báyìí mo tán ń pè ní corruption.
2: Àjẹbánu ìwà àjẹbánu ni.
1: Kí náà ń pè ní ìwà àjẹbánu yẹn gangan kó lè yé mi ní?
2: Ìhun tá ṣe rí ìṣe kánká wọn ṣe rí ìwà àjẹbánu yẹn.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Òun ni pé ká fẹ́ ìmọ̀tara ẹni nìkan. Ó jẹ́ pé èmi ni mo fẹ́ jẹ́ gbogbo nǹkan yìí èmi nìkan mo fẹ́ tayọ láàrin ẹgbẹ́ mi ìfẹ́ kí ọmọ ẹgbẹ́ mi ó tó mi.
1: Ìwà àjẹbánu nìyẹn. Selfishness náà ń pè yúnba mi. Kò ní bàjẹ́ fún yín. Ẹ máa bá mi bọ̀ lórí ètò.
2: Kò sí wa látàrí.
1: Àdúrà yín ti gbà lọ́la Olódùmarè. Ètò lẹ́tọ̀ àṣírí ìjìnlẹ̀ àyànmọ́ o. Ẹ gbọ́ kí la lè ṣe tó lè mú kí Nàìjíríà gan dà ká fi lè gbé pẹ̀lú ìrọ̀rùn. Gbogbo ìgbà là ń gbọ́ pé Nàìjíríà go beta. Nàìjíríà máa dá ọdọọdún oríṣiríṣi ní ìṣẹ̀lẹ̀ oṣooṣù. Ìgbà kan la gbọ́ ti Fulani Esime. Ìgbà kan ni ti Boko Haram. Ìgbà kan a gbọ́ ti Akinna pè wọ́n Bandits. Èwo la tún nọ́ọ̀sì báyìí Bandits àbí àwọn kọ́nà nọ́ọ̀sì Fulani Esime lọ. Ìgbà kan ni Boko Haram. Ọkọ̀lọ́ kan sànù wa gangan ni. Ṣùgbọ́n kí la lè ṣe tó lè mú kí gbogbo àwọn nǹkan wọ̀nyí kó flush out. Ká lè gbé Nàìjíríà pẹ̀lú ìrọ̀rùn. Ká lè sùn dọ́kàn. Ká máa hanrun. Ẹlòmíì tó hanrun wáyé. Tó bá gbọ́ yìí yóò fòǹde ẹni pé wọ́n dé. Ibi òní kẹ̀yìn. Ẹ máa bá mi bọ̀ lórí ètò. Ẹ jẹ́ ń gbé ìpè ẹ̀kan sí. Ìtókù ò ní ẹnu ayé.

0: orísirísi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ ní gbogbo àsìkò ẹ gbọ́ mi dáadáa ni orísirísi là ń gbọ́ lójoojúmọ́ ẹ gbọ́ gbogbo tí tó ń gbọ́ mi bí o mọ̀ ní débà yín o wọn ò ní fọ̀rọ̀ yín ṣe àríkọ́gbọ́n búburú lọ́la olódò mọ̀rẹ́ àtẹ̀yìn àtọ́mọ́ àtọ́kọ́ àtayé àtẹ̀bí àtara yín àti gbogbo àwọn iye kan yín àwọn aláàánú yín wọn ò ní fi ọ̀rọ̀ yín ṣe àríkọ́gbọ́n bú lọ́la olódò mọ̀rẹ́ 08127-82-8497 tàbí 070-02-25-21-037 070-02-25-51-037 mo fẹ́ gbé ìpè ọkàn sí kí n kú òní ní abala yẹn mo ń bọ̀.
1: iṣẹ́ ló bọ́ lọ́wọ́ rẹ̀ kò wá torí ẹja láàrin kiri képe jésù ọba.
0: Hello.
2: Hello.
0: Bàmí kò ní bàjẹ́ fún yín sá.
2: Àmì o.
0: Ẹ wo ọfà ikú ọmọ ní bàyìn. Ẹ bá ń dá sí kí lorúkọ yín bó la sí pè mí bàmí.
2: Ìwà fún mi bí náà mo fi ń pè o.
0: Kí lorúkọ yín sá.
2: Ọlárẹ̀wájú.
0: Wòlíì Olódùmarè àbí ìpè yín ní àáfáà àbí ìpè yín ní ìmáàmù gangan. Ẹ gbọ́ kí ló ètò bá ti wù mí ni kí n fún yín sọ́rì. Èyí ó bá wù mí ni kí n pè yín bàmí. Ó dá ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí ẹgbẹ́ ta ló lẹ̀bi gangan. Ẹ bá ń dá sí ẹ má jápa o ẹ bá ń dá sí.
2: Nǹkan tèmi kò fẹ́ sọ.
0: Okay sir. Okay sir.
2: Ní pé kẹ́rí Nàìjíríà.
0: Bẹ́ẹ̀ni.
2: Ó ti wà ní gègé àti kọ́. Ojú ojú pé báyìí ló wà mo fẹ́ kọ́. Ṣé wá rí àti fún Nàìjíríà ṣe?
0: Bẹ́ẹ̀ni sà.
2: There is something we call in physics technology. Tó túmọ̀ sí pé if you must make a change, you must apply a force. So nǹkan tí a bá máa ṣe láti túnṣe a máa lo ọwọ́ agbára ni. Nàìjíríà ti bàjẹ́ Nàìjíríà ti rú gan. Gbogbo wa dẹbi gbogbo wa pátápátá pátápátá la fà á.
0: La fà á.
2: Everybody fẹ́ jẹ. Tẹ́mi náà bá débẹ̀ lọ́la.
0: Bẹ́ẹ̀ni
2: bẹ́ẹ̀. Ti bá débẹ̀ lọ́la ẹbí náà fẹ́ jẹ.
0: Èyí náà fẹ́ jẹ yẹn ni pé kò sẹ́ni tó fẹ́ sáfù lú mọ́ tó fẹ́ sìn lú.
2: Ṣé nígbà tá a ní ká fáàm ó yẹ máa wò kọ́. Àwa kan wà á jókòó. Àpàyàn. Àjíyàn pé. Ebi ń pa wá. Ìjọba ò ràn wá lọ́wọ́. But àwọn tó ń pààyàn tó ń jíyàn pé. Tọ́ba tó lọ pààyàn wá tún gba ránṣọ. Tọ́ba fi wọ́n lẹ̀. Wọ́n wá ní wọ́n ra machine fún wọn. Ìkọ̀ọ̀kan lọ máa fi ṣiṣẹ́ ọwọ́. Wọ́n ní wọ́n rọra ẹ̀rọ lọ́ta fún wọn kọ́ máa fi lọ́ta. Wọ́n tún kówó. Àwọn tó pààyàn nìyẹn o. Mẹ́wàá àwa tá a pààyàn a wà níbi táwọn ẹbí pa wá wọ̀ báwa lówó ẹ̀rọ ìlọ́ta. Ẹ wá sọ pé Nàìjíríà ó nọ́mà. Nàìjíríà ò nọ́mà o.
0: Ìyẹn ni pé bẹ́ẹ̀ bí n bá fẹ́ get yín right ẹ̀yin náà dúró lórí pé corruption yẹn ti wá látòkè.
2: Ó ti wá láti ọwọ́ àwọn nígbà wa jàre.
0: Tó fi wá dé àárín tó fi wá dé sàlẹ̀ tó fi kàwa ọlọ́jà.
2: Àwọn ọlọ́jà everybody for everybody ó fi nígbà tí nǹkan wọ́n
0: kọ́ àwọn ọlọ́jà. Everybody is a thief.
2: Nǹkan wọ̀ náà àwọn ọ̀yà lọ́jà kọ́tó ra ata kọ́tó ra kọ́tó lọ sí ọjà oko wọn kọ́ lọ ra ọjà. Ẹ mọ ìwé tó máa sọ fún owó mọ́tò. Ẹ mọ nǹkan tó kó ń sọ ni.
0: Bẹ́ẹ̀ni.
2: Tọ́ba wá dé ẹ wá tẹ máa ní kọ́ tàbí iye tó ń tà tẹ́lẹ̀ náà ọ̀nà ọmúnà máa fowó kù.
0: Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín wípé ẹ lọ kọ́lẹ̀ o kò ní pẹ́ mọ́ o ọdún yìí náà ni a máa rí epo ní ₦60 per litre.
2: Àmì.
0: Ẹ kọ́lẹ̀ o. sori emi sori emi ma ba mo ma ah ni kuku ojiji lola olodumare bibele so wi pe keke ti wa la fi ma gbo koni kan wa e seun ba mi koni baje fun yin e ma ba mi bo lori eto mo ti like contribution yin mo like ade ayin eh ibi te ba n pari e si yen olorun o ni je ka riru re gbogbo eti to n gbo mi e ni rogun bandit loruko jesu
3: emi ni governor fun egbe association of nigerian broadcasters ambro de katipinle kwara mo fi asiko yi so fun yi wipe eto asirijile ayanmo eto to dara ni e ma gbo. Hello, my people. You are welcome to Weekend Vibe Velvet Escapade 617 Lounge, your home of comfort, class, and unforgettable vibes. Located at number 47, Lamina Aganiyu Street, off Alakuko Road, Alakuko Ijai. Enjoy our beautiful furnished rooms, top-notch hospitality, maximum security guarantee, one spacious hall for any kind of your event. Situated in a serene environment, your weekend escape awaits. Featured event, Live Jazz Friday by 7 p.m., signature cocktail till night on Saturdays, late night beat on Fridays and Saturdays, and acoustic soul on Sundays, gin and tonic tasting on Fridays, as well as whiskey flight on Saturdays. For table booking and private events, contact +23481 2345 6789 on Instagram and Facebook. Visit at Velvet Escapade 617 Velvet Escapade 617 Lounge for your maximum enjoyment.

ẹ̀tá tí sí ìkéde pàtàkì yìí o. Ọmọ anífowó ṣe Homes Land and Property. Ọmọ anífowó ṣe gbogbo ẹ̀yìn tí ẹ nílò kí a ti kà lórí àwọn dúkìá yìí. Ẹ nílò kí a ti kà tí wọ́n bá yí kí ẹ fún un tí wọ́n bá yí mójútó ohun tí ẹ ní tí ẹ wò wípé kí àwọn tálẹ́ǹtì tẹ bá gbà ká má máa fi yín ṣe ẹ ti yé yín báyẹn. Ẹ pé ọmọ anífowó ṣe Homes and Property. Wọ́n ṣe caretaker bẹ́ẹ̀ náà wà nípa property value, construction of building, selling of all building materials and land property. Ẹ pé ọmọ anífowó ṣe sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080-69-54-1060 080-69-54-1060 lẹ́ẹ̀kan sí 080-69-54-1060 tàbí 070-50-60-79-20 070-50-60-74-20 070-50-60-74-20 ẹ nílò kí a ti kà lórí property yín ẹ nílò estate agency ẹ pé ọmọ anífowó ṣe Homes Land and Property a ó máa retí ìpè yín.

ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí o olómi tútù Cool Sports and Exalted Villa tí wọ́n wà ní Yanamosan bus stop number 11 Sodeji Street wà sinmi Abeokuta Ogun State wọ́n ṣe home delivery lórí assorted bíi goat meat pepper soup catfish pepper soup àti chilled drinks like beer hot drinks wine ni soft drinks ni imported wine ni àti àwọn local wine ni bákan náà wọ́n wà nípa nkobi foodstuff nkobi nkobi nkobi oúnjẹ yíbo yẹn abẹ́ bákan náà wọ́n ṣe ìgbín pepper soup tẹ bá débẹ̀ gbogbo ohun tẹ fẹ́ oúnjẹ lẹ̀ yá àtòkè okun lẹ máa bá ní olómi tútù Cool Sports and Exalted Villa ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ bá fẹ́ wá sí iléeṣẹ́ wọn gangan wọ́n wà ní number 11 Sodeji Street ní Wàsinmi láti ibi tẹ bá ti ń bẹ bọ́lẹ̀ ní Yana Musan bus stop ẹ bèrè wípé ẹ ń lọ sí number 11 Sodeji Street nílùú Wàsinmi tàbí kẹ́ ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080 60 97 25 20 lẹ́ẹ̀kan sí 080 60 97 25 20 tàbí 080 58 86 80 51 tàbí 080 58 86 80 51 a ó máa retí ìpè yín.

0: Hello? Hello? Ẹ ti wà lórí ètò. Hello? Mi ma de gbọ́ yín kẹ́. Hello? Tọ́, 070-02-25. Hello? Hello, sir.
1: Hello.
0: Kò ní bàjẹ́ fún yín bà mí.
1: Hello.
0: Hello, mo wà pẹ̀lú yín, mo ń gbọ́ yín dáadáa, sir.
1: Ṣe rí ètò yín lálẹ́ rí.
0: Bẹ́ẹ̀ ni bà mí.
1: Èmi ni mo kọ́kọ́ wọ ní, ó ń dùn mọ́ mi gan.
0: Ẹ ṣeun, sir. Kí lorúkọ yín bolẹ̀ tí ń pè mí, sir?
1: Ṣe rí orúkọ ni tó ń pè mí Ògún Adésọ̀yà ló ń pè mí.
0: Láti bolẹ̀ tí ń bá mi sọ̀rọ̀.
1: Mo ń pè yín láti ìjókòó ọ̀tà.
0: Láti ìjókòó nílùú ọ̀tà lẹ ti ń pè mí wọlé. Ẹ gbọ́ sà.
1: Ní
0: Sango sà. Ẹ ṣeun bà mí. Ẹ gbọ́ kí ni kẹ́ni yìí ṣe báyìí.
1: Ṣé rí mo.
0: Òun ló lọ́mọ.
1: Òun ìyàwó tó sọ̀rọ̀ yẹn.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Ọ̀pẹ oore tó ṣe yẹn bí yẹn ló dára sí yẹn kó máa jọrin fún ìyàwó ẹ̀ ní ẹgbẹ́ kọ̀ọ̀kan nígbà kọ̀ọ̀kan. Oore tó ṣe yẹn ló wu àṣírí yẹn jáde.
0: Òun ló tú àṣírí jáde.
1: Bẹ́ẹ̀ ni bàá mi jẹ́ kí ọmọ mẹ́rẹ̀ ẹ̀rí ni òun ló ní o.
0: Òun ló ní kó fọkàn balẹ̀.
1: Kó fi ọkọ̀ ara ẹ̀ balẹ̀ olólọmọ.
0: Ẹ ṣeun kò ní. Ẹ má tí ì kó lórí ètò. Mo fẹ́ béèrè ìbéèrè mẹ́ta lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá ti gbà máa fún yín ₦10,000. Ṣe ṣetán sà. Kò ní bàjẹ́ fún yín. Ṣe ṣetán sà. Kinní kan wà tó já wípé nígbà tí wọ́n ra tí wọ́n bí ó ga gan. Ṣùgbọ́n nígbà tó bẹ̀rẹ̀ sí ní dàgbà tó ń dògbò ó ń bára rẹ̀ ní kúkurú kí ni nǹkan ọba mi.
1: Ìgbà tí wọ́n bí
0: ó ga. Ṣùgbọ́n nígbà tí ó bá rẹ̀ ní kúkurú.
1: Òkú nìyẹn.
0: Òkú kọ́ bà mí. Ẹ ti gbé gbági ẹ máa bá mi bọ̀ lórí ètò. Kò ní bàjẹ́ fún yín bà mí láti Sango Abi. Ẹ máa gbé tò yí dáadáa ètò àṣírí ìjìnlẹ̀ àyànmọ́ ni. Mi ìmọ̀ dẹ̀rọ ọdún jámúso lọ́kùn mọ́ báyìí o. Àbẹ́ẹ̀ rí nǹkan báyìí. Ó dá ẹ fẹ́ gba arákùnrin yìí nímọ̀ràn. Ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. 070-60-43-5256. Ẹgbẹ́ ìpolówó yín wá sí orí ètò yìí ẹja fi tiwa gbé ti yín lárugẹ. Torí wípé àkókò tá à ń lò yìí gan kéré púpọ̀. Ẹ̀bẹ́ bá gbé ìpolówó wá sórí ètò yìí. Aláyọ̀ Homes and Property. Ẹgbẹ́ ìpolówó yín wá sórí ètò yìí kí a fi tiwa gbé ti àwọn èèyàn yín lárugẹ. 070-60-43-5256. Ẹ pè mí fún ìpolówó ọjà lẹ́ẹ̀kan sí 070-60-43-5256. Níbi ní ti máa gbé àdàgbà ètò mi rọ̀ torí ọ̀pọ̀ nǹkan pọ̀ tí a fẹ́ ṣe lálẹ́ yìí o. Mo kí gbogbo ẹ̀yí tẹ́ gbọ́ mi wípé àjálù ibi òní jálù yín ìdààmú òní dé báyé lọ́lá Olódùmarè. Ní gbogbo ọjọ́ ìsinmi báyìí ní ètò yìí máa ń wáyé lórí ètò yìí ní ìkànnì yìí 103.7 FM Sports Radio Eagle 7 ló ń pe bí o. Eagle 7 ló ń pe bí. Orúkọ mi ò yí padà èmi ní Abasere Damilọ́lá Omi Mákindé tí gbogbo èèyàn mọ̀ sí Kúkùté Jésù. Tó bá dúdé mẹ́jọ wọn ò ní fẹ́ lòmíì ṣe yín. Ẹ̀yin lá máa bá àwa lásìmáa wá ìdààmú òní dé báyìí. Ó dàárọ̀.
2: Hello, hello, hello, hello. Ẹ wẹ̀ so bá wa. This is classical singer Abiodun Koya on Eagle 7 Sports Radio 103.7 FM. It's my favorite station. Make sure you always, always tune in to this station.